àwọn tó ní ọbẹ̀ pọ́nmọ́ níbi sí ìjọ fọ́yẹ̀ ìsìnkú. Ibi wọ́n tán á ní ìgbọ̀nmọ̀ nípa ní tí ó ń tẹ́jẹ̀ dàgbẹ́ ti ta ìkọ́ ní sẹ́ ibi ìjọba gbẹ́ta.